mo kí gbogbo olùgbọ́ mi jákèjádò ní gbogbo ibi tí ẹ ti ń láǹfààní láti gbó mi àti láti gbọ́ mi ní kùtùkùtù lónìí olónìí òní tọ́jú ọjọ́ Wednesday ọjọ́ àánú gbogbo lé ní bolẹ̀ wà tẹ́ ti ń gbó mi pastor Dẹ́kúnlé Epaphras wòlíì yín ni ti ìjọ Comfort Life Mission International ìjọ tí bàbá mi gbé kalẹ̀ ká sí opposite Wema Bank Temi Dere Market, Gbagi Titun, nílùú Ìbàdàn. Agbára Adì, àmúra Alẹ̀ fún ìpàdé 7-7. Bó ti ẹ̀ jẹ́ pé màá wà ń sábìsì lónìí nínú ìpàdé agbára. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀, ọjọ́ mẹ́ta la kì í fi ṣe awẹ́wà. Ẹnìkan níbi ìbò ọjọ́ Sunday, ó ní rántí ọjọ́ ìsinmi láti yà sí mímọ́. Ṣé ráwọn ọjọ́ mẹ́tẹ̀ẹ̀ta yìí, ọjọ́ tí àdúrà máa ń dáhùn ni. Ọjọ́ ẹlẹ́ẹ̀kejì ni ọjọ́ Wednesday, òní wá bọ́ sí ọjọ́ karùn-ún tó túmọ̀ sí orí ọ̀fẹ́, ó tún wá bọ́ sí ọjọ́ àánú. Wá gbọ́ mi, tí orí ọ̀fẹ́ bá dàpọ̀ máàánú nínú ayé èèyàn, a sì parí ẹ̀ sí ìyanu, equal to undeniable evidences miracle, ìyanu tí ò ṣe fọwọ́rọ́ sẹ́yìn. Níbo lẹ wà tẹ́ tí ń gbò mí, ẹ̀yin àyànfẹ́? Mo fi gbogbo ẹnu sọ fún yín wípé ìkan nínú àwọn ọjọ́ nínú ọjọ́ kò láàárọ̀ yìí. Ẹ dìde ńlẹ̀ mọ́ mi, ẹ dìde ńbẹ̀, ẹ dìde ńlẹ̀ dáàdì. Àti ọjọ́ Jímọ̀ olóyin, ọjọ́ ọjọ́ mẹ́ta nínú ọ̀sẹ̀ tó ní agbára. Ọjọ́ Jímọ̀ wá ní 7-7 tọ̀tẹ̀ ìbọ́sí. Mọ́ mi àti dáàdì, ẹ já sáré máa bọ̀ níbi pẹpẹ. Ẹ jẹ́ gbàdúrà mẹ́ta tí Ọlọ́run kì í kọ̀ fún yín. Ẹnìkan ládùúà mẹ́ta. Alákọ̀ọ́kọ́ àjọ ṣépọ̀ ní tí wọ́n bá mọ̀ mọ́ kọrin yẹn tẹ̀lé wa lẹ́yìn tí wọ́n bá mọ̀. Wá kúnlẹ̀ mọ́ mi, ẹ wá dọ̀bálẹ̀ dádì. Àdúrà mẹ́ta kan bẹ tí Ọlọ́run kì í kọ̀ ní irú ọjọ́ àánú báyìí tó ní orí ọ̀fẹ́ ní. Today is 5. Ọjọ́ karùn-ún oṣù ẹlẹ́ẹ̀kẹjọ. Tí ayé rẹ̀ ó jọ ọdún 2026. Ẹnìkan ládùúà mẹ́ta, àdúrà ọ̀pẹ lálákòókò. Ọlọ́run kì í kọ̀. Mo dúpẹ́ tèmi. Dádì ṣe lè dọ̀bálẹ̀ láti dúpẹ́ tí. Mọ́ mi ẹ̀yin náà kọ́. Àwa tó ṣe lóore là ń dúpẹ́. Àwa tó ṣe lóore rè. Ẹ jẹ́ wò wọ́n, màá mọ̀ bọ́ yóò gbéra ga láàárọ̀ yìí. Ọ̀ya, Pastor Mrs. Temitayo, ẹ gbóhùn sókè, ká mọ̀ gbóhùn.

0: to se mi lore se mi lore dada mo dupe ti mi gbogbo eyin omo olohun ki gbe pe mo dupe ti mi olohun ki ko adu ope o gbogbo awa tan dupe ni oni ojo karun awe wa di number 5 loni aso pe baba mi ologun ajobo se patapata pari ola awa gbe oga gbogbo eyin ni jesu o ma se ogo ni fun oje e wa kunle soke mummy ati daddy e kunle soke e je ngbadua keji fun yin ni ma gba adua keji ti olohun ki ko ni adua fun idariji ese ami mo bi ese mi ati ese poto baba oni bi iwo ba nsami ese ko si enikan to le duwo oni sugbe idariji nbe lodo re iwo le leje pese re atomode ati agba to toro fun idariji ese nitori n to lo fe dewo loni ati ni Jesus City ni ojo Friday
1: of Jesus Christ
0: jo dari ese wajiwa
1: ese re lo si ofun igba
0: iwo le leje pese re ba se kunle ni waju ajora wa loju gbogbo ese lero ati ni se olohun dariji in the name of Jesus Christ
1: olohun gbo adua
0: mummy ati daddy
1: olohun si
0: dari ese re lo si ofun igbagbe olohun si oni bi awon eyan mi ti a pe oruko mi mo ti won ba le rera won le ba se kunle oni ti won si toro fun idariji ese won ti won gbadua bi olohun o gbo lati orun olohun o gbo adua wa olohun o si dari ese wa jiwa olohun o si wo ile wa si ese to tari aisan to tari wahala sinu aye wa olohun dariji wa iwo ni dariji wa lowo re kawo le ba ma bi we o se tori ko ti gbo in Jesus name e di de ki gbadua keta fun yin ti won pa e ka ise marun si waju oni ni 5 adua keta ti olohun ki ko ni adua fun ani gbogbo eni to gbo mi laaro yi mi o mo lu to wa to tin gbo program yi in to ba mu o ka ise marun si waju ninu awon ti o ra anu gba laye ti won fa anu sa anu fun aka o mo won in the name of Jesus Christ. Anu tin sobo lori te idajo. Oni laarin odun ni ma so ise mi ji tin ba binu. Olohun si ranti anu. Lori ibo atomo kini o to su loni. Ki Olorun ko ranti anu. Ko si o laanu ko si Olorun. In the name of Jesus Christ. Eke nigba marun. Baba sanu mi. Baba sanu mi odi meji. Baba sanu mi wona so be. Baba sanu mi. Baba mi sanu mi. O lalanu. E wa gbo gbogbo eyan omo Olorun ati ana mo ti side. Iwe Psalm emi o ti mo nka oni iwe Psalm 77 ati verse 11. Psalm 77 verse 11. Oni ese Bibeli ti mo nka. Àwọn sẹ́ ni mo lẹ tí ń gbò mi sà. Ó ní ẹran mi létí èmi èmi ò rántí iṣẹ́ Olúwa. Nítòótọ́ èmi ò rántí iṣẹ́ ìyanu àtijọ́. Màá rántí iṣẹ́ ìyanu rẹ̀ àtijọ́. This is the voice of God. Àwọn iṣẹ́ kan bẹ tí Ọlọ́run ṣe nígbà yẹn. Mo ló tún lè ṣe nìsín. Our God is a God of miracles. He has done it so many things before. He can do it again and again. And I believe o le se fun wona. You will let e se fun oni. E fi owo kan si aya eni baba.
1: Ati kini kan.
0: Lato ni lo bi aye mi wo. Ni ana mo wa soro nipa ise iyanu ti mo wa nipa oro. Ta ko ni creative miracle. Nature miracle through the word. Oro iwe ta se ni Jesus City o ni ki fun yin ni kan meta omi 771 anointing oil 2 ati kini kan because team wa ninu osu yi o nje ni overtaken by food gbogbo bi te ba tin bo mi ka kakiri aye mo mi si 77 totey because your jay le ma je mu kankan ninu aye re ojo Friday si ni bẹ́mi ṣíṣe mọ́ sọ láti ìwé-rodù ní ẹ ti wọ mọ́tò tó ọba ti dé bàjẹ́ tí ń lọ sí ìkiri ẹlẹ́fẹ́ sọ kalẹ̀ ní ìyànà kò yí tàbí kẹ́ ní Jesus ti lẹ́ ti sọ ẹ ti débẹ̀ náà bó ti ẹ̀jẹ̀ pé láàárọ̀ yìí a pè síbáṣíbá ní wema ìpàdé ọjọ́ Wednesday ẹnìkan níbi báwo ago mẹ́jọ àbọ̀ nìsín àkọ́kọ́ láàárọ̀ ìsìn ẹlẹ́ẹ̀kejì òun wáyé ní agbára ẹni tó ní ayé àtọ̀run ní ago mẹ́rin torí pé mi ò gbé ọwọ́ lé àwọn èèyàn ní ọjọ́ Sunday mi ìráyè gbọ́wọ́lé wọn mọ́ lónìí olónìí mà gbọ́wọ́lé wọn. Ẹni kan ní pásítọ̀ ṣé bẹ́ẹ̀ ti fún wọn ní tẹ́ ẹ mú bọ̀ yìí sí fún wọn ó dijọ́ Friday yìí tí fún wọn ó di Friday o gẹ́gẹ́ bí ohun ọlọ́run òun náà mo fi sọ pé nǹkan mẹ́ta ni. Níbo ló ti ń bùn mi wàá fetí wàá fojú ẹ ìwọ gan ni mò ń bá wí wàá gba ìyanu tó gbà rí ìyanu kan ń bẹ tí wọ́n ń pè ní healing and deliverance miracle iṣẹ́ ìyanu ìwòsàn ara tí ó ṣẹlẹ̀ Friday nìyẹn àti ìtúsílẹ̀ it's going to be deliverance gala o ní agbára ẹni tó ní ayé àtọ̀run ẹnìkan ní so ti ṣe rí ni láì mọye nínú ìwé second king chapter 5 verse 14 ìbí láti rí Naamani adẹ́tẹ̀ bíbélì ní Naamani tí ó tira rẹ̀ bọ inú odò wòlíì lọ́sọ̀ fún ó ní lọ́wẹ̀ nínú odò Jọ́dánì ní ìgbà méje ó sì lọ́wẹ̀ ìgbà tí ó jáde ní ìgbà keje bíbélì ní ara rẹ̀ sì mọ́ ó dàbí ara ọmọ tuntun ẹ̀tẹ́ parẹ́ lẹ́ẹ̀kan náà àjẹ́ ń sọ ní tó bá ṣẹlẹ̀ rí lè tún ṣẹlẹ̀ padà mo náwó mi jáde gbogbo àìsàn tí òjò ọ̀sẹ̀ tó wù ọ́ ṣe àìsàn tí òjò ayé ìrìn ọ́ sáré àìsàn tí òjò ọjẹ́ tó wù ọ́ àìsàn tí òjò dìde gẹ́gẹ́ bí wòlíì bí báyọ̀ tó fòókè ní ìgbà márùn tàbí tó ọkàn ṣe nkankan sáṣe nkankan ní ẹ̀ẹ̀mà rẹ̀ mo sọ lẹ́ẹ̀kan náà lórúkọ jésù kọ jabọ́ lára wọn in the name of Jesus. Nǹkan kejì tí bàbá mi ológun àjọbọ́ lòun ó ṣe nígbà tá a bá dé Jesus City even látàárọ̀ yìí lọ deliverance and healing miracle ó ti ṣe rí oní àrùn létí kì í ṣe bẹ̀yẹn nìkan ló ti ṣe o nínú ìwé second king chapter 4 verse 34 second king chapter 4 verse 34 a rí ọmọ tó ti kú bíbélì sọ wípé orí fífọ́ lọ pa but wòlíì mọ̀ọ́mọ́ débẹ̀ wòlíì sì nà lé ọmọkùnrin yẹn ó dọ̀bálẹ̀ ní mọ́lẹ̀ lójú ẹsẹ̀ wọ́n ló sí wá ní ìgbà méje ọfà ikú sì fò jáde ẹgbẹ́ ọwọ́ lórí gbogbo ènìyàn tá a bá rẹni tí wọ́n ti sọ tẹ́lẹ̀ ikú sí tàbọ̀ lálà ikú tàbí wọ̀gán ríran ikú tàbí ẹ̀mí kan ń já ọ láyà pé nǹkan lè sí ọ mọ náwó sókè látòní lọ má jẹ̀mú ikú ọyẹ lórí ẹ bí a bá rẹnikẹ́ni tí wọ́n ní kó kúkú dandan tí wọ́n ti ó mú dání ìwọ àtọmọ mọ yọyín dànù kó bẹ ẹyin ò sí bẹ bíbélì ní ẹyin kì yóò pu ikú kú kan bí ò ṣe yíyẹ mo kéde ìyè sí ọ mo kéde ìyè fún àwọn ọmọ rẹ ẹ wá gbọ́ o bí síkálẹ̀ nìyẹn ẹyin kan ń bẹ tọ́jẹ́ pé n tó kú ojú kéyìn òkú lọ iṣẹ́ ti kú lọ́ọ̀rẹ́ ìgbéyàwó ti kú ìdókòwò rẹ your financial life as already is zero as died ó ti kú mo kéde gẹ́gẹ́ bí wòlíì agbára tí ń sọ nǹkan jí láàrin ọdún ó ní láàrin ọdún máa sọ iṣẹ́ mi báyìí lolúwa wí gbogbo tó kú ọya sọjí ẹ sọjí padà ájọ gbàwẹ̀ láàárọ̀ yìí kò ní láwẹ̀ wá pé number 5 bí ọjọ́ kan bá ń bẹ tó dájú téèyàn lè gbàwẹ̀ irú òní báyìí irú ọjọ́ báyìí ẹnìkan ní irú òní báyìí yes bí ọjọ́ kan bá ń bẹ tó dájú téèyàn lè san ọrẹ májẹ̀mú tàbọ̀ rẹ àánú irú òní báyìí today is 5 ẹyin wo lẹ́ẹ̀tì ìsun ọrẹ májẹ̀mú yìí mo fẹ́ rọ̀ òní ló pé number 5 ó ní kó àwọn àyàn fẹ́ mi jọ ọjọ́ wo fi ẹ̀bọ bá mi dá májẹ̀mú lẹ́yìn òní àtọjọ́ 77 a ní sọ̀rọ̀ rẹ májẹ̀mú ó kú ọjọ́ méjì báyìí account number fún gbogbo àwọn tí wọ́n fẹ́ san ọrẹ májẹ̀mú tàbó ní ọrẹ àánú 1966 36 38 73 1966 36 38 73 access bank nìyẹn comfort life mission international ló gbé jáde bí ẹ bá lò yẹn ẹ lo eléyìí 2017 42 90 47 20 72 90 47, Comfort Life Mission International ni yen no gbe jade but First Bank ni yen olufe ogede ti won fi din dodo yen eyo kokan pelu eyin meji la fi break ma bo sori Facebook ni sin ta se ku lana ni ago mefa
1: ewo number
0: igba ti o ba fi di ago meje abo mo ti pari ago mejo ni service o bere ni wema lati wo rode ewo moto gbagi ele be so kale ni wema e bere church olorun ojiji ni bi garage
1: 89
0: now
1: 38
0: bo bo wa di ojo Friday 89 ibe ni a ti pe siba siba ni 77 ipade e kan pere losu ojo kan na si nta ba bi le bere lago mejo gba ti o ba fi di ago meji oso yo ti mo wale gbogbo eyan omo Olorun mo gbagbe nkan meta yen bi Oluwa ni ke fun yin ni 77 to pe and gbogbo eyin te be book e be book hosted te le desi e wo number yi 070 89 38 20 89 eni kan ni e tun pe 070 070 89 38 20 89 e le pe number yen pe message sori e and lagbare ni to laye ato run awon eyan tin bu pe isun e je bo ba be debe lato ni lo bo be debe lola e je menu po mi be yen e je se bayi ki to pe ninu iwe Mark chapter 5 verse 25 to 34 Mark chapter 5 verse 25 to 34 ibi lati ri obirin onisun eje e mo gbagbe o ara won kan to lohun lo won denwo ni healing and deliverance miracle ti o sele loni lojo Friday eni kan ni onisun eje be ni obirin onisun eje odun meji la lo fi se but ni kete to pade Jesu onise yanu olo isun eje pare iyi pada lati deba eyin ayan fe wo kan e wo tin sele
2: oruko mi ni Mrs. Ojetola Bukola mo ti wa sibi tele ti mo wa jeri si agbara Olorun lori omo mi yi over into drug as in over drug addicted imamu imukumu yes mo le so gba ya o bagbansin tori pe olorun ti se yanu nigba yen mi ri li le so toroju ti mi bi omo mi
0: ati gbo
2: ati gbo tori o ya ko ti pari Adeleke University lo wa o ti ye ko pari lati 2023 ki drug to wa mu ye o mu o na mo ruko awon ti mu o sa mu
0: e ba nda pe
3: colos
0: mu colos
3: eyes
0: eyes
3: gogo cigar everything jedi
0: o kan mimu mimu
3: fifa
0: aje n pase yin na lomo yin te lomo ti mu nkan ki eje Jesu ko gba jade lare
2: so ni March ta se suya night
0: suya night
2: yes
0: amen ta lo mojo ta mo se suya night every last day gbogbo ojo to ba ti kan in osu nbo lati mo se
4: online
0: ile ni ori Facebook kosenti man wa church and 77 to 30 o yato and mo so nkan kan ni ojo Sunday in ti mo mu bo lati Canada eni kan ni se mu nkan gbogbo yin mo fe amen e to wa je papa nba ri be in ti ba je
2: so ni ale ojo yen
0: ko pa sa ti dele re
2: e wa so wi pe